0: èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò Golden Mon aládùn tó kún fún mílìkì.
1: Ó pé o!
0: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí i. Màá wá rò ó pọ̀. Bẹ́ẹ̀ ni, kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
2: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
0: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
3: Ìyá mi, ó máa dùn gan ni.
4: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon, sọ gbogbo èèyàn di wúrà.
5: Wondering what it feels like browsing with the new MTN Fly X?
6: Whoa! That's the power of the all-new MTN Fly X. Super fast internet with an outdoor unit for stronger signal and better connectivity. Get yours today from MTN stores nationwide or visit flyx.mtn.ng. Subscribe to the unlimited data bundle for 30,000 Naira and get a free-to-use router with free installation. Terms and conditions apply. MTN Fly X. Smooth, reliable internet. Truly unlimited.